fẹ́lẹ́ mi dìẹ̀ mẹ́bọ̀ mẹ́bọ̀ dìẹ̀bọ̀ dìẹ̀bọ̀ dìẹ̀bọ̀ mìíràníyẹ kọ́tí ọmọ ṣe kọ́tọ̀kọ́ sọ́mọ́nà bẹ́ẹ̀ kúrìmọ̀ di tiẹ́ mú sọ́mọ́.